0: I can go country.
1: And Kojumbi, a commander of Baduni, too.
2: Baduni, a
3: little queen, Jeshati, a ye like
1: it.
3: A little queen, Badu, I'm warning
2: you. Benny, show my look. I want more.
1: Yeah, Benny. Yeah.
3: I see, I want like gelati. Ipinle Ondo,
1: Water Side.
3: Awon Ijesha lati Ipinle Osun.
1: What do women want? Kina obirin wa fe? Kile fe?
3: Kilo obirin fe?
2: Kilo isimi.
1: Awon obirin fe isimi. Emi ro be eni wura na fe.
3: Rara.
2: Eni suru. Won feran. Eni pe fe, o se awon ke feran yato si nkan ton fe. What they like, yato si what they want. What they desire. Ko to fe eni kino feran ani be ni won feran wura. O kino fe. Kino wa.
1: Kino wa.
3: Kile n fe, kile n wa.
2: Kile n fe ke. Ifokanbale.
1: Ifokanbale.
2: Ife.
3: Ife na se koko.
2: Ife. En to ma ka won si.
1: En to ma gbe won gege. Like won gege.
3: To ma gbe won bi queen.
2: Be ni.
3: The queen of the jungle.
1: Ah.
2: Bi aya ba. Well, iyen iya fi na kun pe.
3: En to so pe jungle.
2: Iru iya. Ki se ni jungle ten so.
3: Ki se jungle.
2: Ki se igbon. Igbon akiji. Igbon akiji kiji.
1: Igbo ora.
3: Lala ki se igbon.
2: Ilu ma ni igbo ora.
1: Bibo.
3: Ilu ma ni igbo ora.
2: Ilu ma ni igbo ora.
1: Lawyer state.
2: Lawyer.
3: Igbon si mo try so ni pe.
2: Ile oyo queen.
1: Highest twinning rate laye igbo ora ni gbogbo agbaye.
2: Olorun lo mo nkan ton je nbe.
1: Olorun bi bejiju.
2: Ki a pe su ton je ni igbo ora yen lo fa.
1: Nema
3: soro ilo, nema soro ilo. Nkan ti mo n ni pe ki se pe jungle be pe awon pe won fe ki won gbe won bi queen ninu ile won.
2: Bere.
3: Lawujo.
1: Awujo e jungle de.
3: Ki won
2: kolot. Ejo eje kan soro now.
3: Lawujo. Eh? Ni ilu. E kan gbe won gege kan ma koma shaferi won koma toju won
2: beni
3: ki se pe kan ma di kan ma debate won rara rara
1: but I won ni oko won ni olowo ri won
3: amo ya a dispute yen
2: eh nkan ti yen de tumo si ni pe olowo ri o tumo si pe en to na o fun tó ń gbé wọn gẹ̀gẹ̀ tó ń náwó fún wọn ìyẹn ni túmọ̀ tí a wàá fi sí olówó
1: kí ló tọ́ sí olówó rí ẹ̀ kí ló tọ́ sí
3: kí ló ṣé o ẹ tún ti gbé padà
2: ṣé pé kí ló
3: obìnrin la ṣe ń sọ o
2: nǹkan tó tọ́ sí
3: obìnrin la ṣe ń sọ pé kí ló obìnrin fẹ́ kí ló obìnrin kí làwọn obìnrin fẹ́
2: nǹkan tó tọ́ sí olówó rí.
1: No, olóòtú ti sọ pé ká dúró sí.
3: Ẹ ká dúró sí obìnrin la ṣe ń sọ. Because a bá ní ká máa sọ̀rọ̀ ọkùnrin báyìí. Inú olóòtú kọ̀ ṣá ti dùn.
2: Orí wọn a máa wú.
1: So tó obìnrin la ṣe. Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tó obìnrin.
2: Nǹkan tó tọ́ sí obìnrin.
1: Ok, kí ló tọ́ sí obìnrin? Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀.
2: Ike ni. Ike ni mẹ́sàn-án.
1: Irú ike wo ni àwọn obìnrin fẹ́? Kí ni irú tọ́jú
2: wọn? Ẹni tó yẹ pé.
1: Ẹ láyé wa ẹ sọ délẹ̀. So that kò ní sí ambiguity.
2: Àwọn nínú
3: ọkàn. Kẹ fi wọn ṣe nọmba one nínú ọkàn.
2: Àwọn náà ni ipò kíní.
1: Okay.
3: Iṣẹ́ ipò nọmba ten
2: no. No, ipò kíní ni. Ipò kíní. Ẹ̀tún máa wò pé kí ni ọ̀nà tí mo fi lè jẹ́ kí ẹni tó jẹ́ ipò kíní yìí tí mo fi lè yẹ sí. Kí ni ọ̀nà tí mo fi lè fi hàn pé mo fẹ́ràn ẹ̀.
1: Ẹyin náà ẹ bẹ̀rẹ̀ sí i la
3: àwọn ọ̀nà yìí wà. Ó náà láti sọ sílẹ̀ ó náà láti sọ.
2: Bí
1: orí pípẹ́ ẹ̀ kàn ń sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ẹyẹ bọ̀ láti.
3: Ẹyẹ ti wà ń tà.
1: Ẹ jẹ́ ìrọ́jẹ́ nìkan tó fẹ́ kọ rége song. Ó dẹ̀ ti sọ jazz rakaraba ó ti bẹ̀rẹ̀ ó ṣe ìyẹn àwọn èèyàn inú àwọn èèyàn ti dùn. O tún wá o tún ṣe yẹn lẹ́ẹ̀kejì o tún sọ patois.
2: Gbàgbé àwọn ní kọrin.
1: Oh, then she like me on him. This guy is sing now. Abi ododo
2: ododo la pe ki se fo ododo ya se
3: weko ki se weko
2: we to ba de gbe weko wa
3: o le gbe weko na wa
2: wa de ba se
3: wa fi se obe
2: wa fi se obe
3: to ba se fo na lo gbe wa
2: a se fo riro abe ko si
1: oro ododo den so itori olotu wa o ni oro kan ti olotu idan won feran odo yen gan asha igbalode o asha igbalode
2: se gbe ododo ni asha igbalode
3: Okay, there ba like asha igbalode pe ka ba se mo pe ni ilu wa se pe ni ilu wa gan laye atijo ti okunrin to ba nba o to ba nba obirin jade won le ri ododo legbe
2: ti ti ona
3: legbe ona
2: won
3: aja won le fun won fun
1: ta ba ro
3: won ni won ni oni temi
1: so ta ba tin wo ko wa lati bi se ta ba ti ro ododo lori titi aja wa
2: e fe kolopa mu yin ni eya ninu shop kera
3: ododo ke gbe wa fun yawo yin
1: te ba wa dele ki se ti wuwo to ti awon online stores
3: anyone
2: ko se to da
3: ko se ti o da
1: e to ba fe yawo e la ruge e to ba to ba wa lati awon online stores believe me
3: o da ko
2: eyan na da ṣugbọn
3: ṣe mọ pe
2: nkan to ṣe pataki
3: ṣe mọ pe e ma solo
2: mo ronu pe wa o le ma je ododo gbogbo ala mo iyawo wa ati afesona wa awon kan to feran ṣe mọ mo n bo ala tona iyawo mi kini mo le ṣe fun you know so o le ra ododo ule akori ko round je ko ni ale yi o a ko ma jo joko ni ka jo soro ma so nje
1: o ma se world famous meatballs mi lale fo e
2: ba mi awon meatball ye wole we ma fi fe je na
1: world famous meatball
3: lo ba e je ko se meatball le to nkan to ba wu ko se meatball go lo
2: ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì tí àwọn obìnrin fẹ́ràn ni pé wọ́n fẹ́ ẹni tó máa jẹ́ kán kínú wọn dùn someone who makes them feel loved and appreciated ìyẹn gangan ni kókó ẹni tí ò kì í ṣe àmúlùmálà
1: ẹni
2: tí ò kì í parọ́ fún wọn
3: tó máa kẹ́ wọn tó máa ṣètọ́jú wọn kì í ṣètọ́jú wọn nìkan tó tó bẹ́ pé ó máa tún fẹ́ ara ilé wọn àbáwọn èèyàn tó máa kó èèyàn mọ́ra nǹkan táwọn obìnrin máa ń fẹ́ ni because téèyàn bá fẹ́ ìyàwó kì í ṣe ìyàwó nìkan ló fẹ́ o mo ti fẹ́ family ẹ̀ mọ̀
1: list yẹn ó gùn gan abájọ tí ẹnìkan wá sọ torí nígbàtí Jésù ńlá ọ̀rọ̀ marriage rí àwọn disciples ẹ̀ wọ́n sọ pé kai kò dá kí èèyàn máa rí
3: lóde
2: bọ́nọ́kọ̀ yẹn sí
1: wà ń bẹ́ẹ̀ bò
2: èmi ò ká bẹ́ẹ̀ o mi rí ká
1: ẹ̀yìn lọ church
2: ẹ̀sọ́ ibi tó ti wà
3: ẹ̀sọ́ yẹn dáadáa kò ní kéèyàn máa rí o
1: ibi tí ó sọ pé Moses issued a certificate of divorce wọ́n á ní pé he did it out of the hardness of their heart
3: yes
1: ani so ama le divorce anyhow wọn a sọ pé tó bá pọ̀ rọ̀ láàrin ọkùnrin àti obìnrin ṣe rí lélẹ̀ kò yẹ kí n mọ̀ máa rí
3: ó sọ
1: ṣé kò sọ ni ó dàbọ̀ wà bẹ́ẹ̀
3: ó tún wọn balance ẹ o jésù balance ẹ o pé kì í ṣe pé ẹni pé kì í ṣe gbogbo èèyàn ló ní àǹfààní tó ní capacity láti má lè má rí
2: ló lè
3: kì í ṣe gbogbo èèyàn lẹ ní ló ní kí náà ti máa ń pè ná
1: làkàì
3: ló ní ability yẹn láti
1: sùúrù
3: láti lati gbe yawo ati lati ma gbe yawo something like that
1: no
3: but ikan ti mo try ati so ni pe
1: e ma soro yin lo ere igba wa da ni gbogbo yin
3: okay ikan ti mo contract so ni pe eni to ba ma fe iyawo on gan lati mura ko gbudo se eyan to ye pe ko mo yan toju
2: ti o ti toju ara
3: ti o ti toju ara to de fe
1: to o to ntoju ara e ju
3: ehn to wa to wa selfless abi to wa selfish
1: selfish
2: ah nteja
1: nteja
3: eh iseran
2: ejadi
3: ejadi okay
2: ejani
3: so nkan ta won obirin feran ni pe eni to ma ma toju won eni to ma ma ke won to ma ge won eni to ma ma je ko ilo siwaju won no nfe
2: beni to ma ma wa ilo siwaju aya to ma pe ah ni se mo to ba wo pe ah o ma ti toko kawe si o ti to pe ah ki won na wo bo se le gba igbega ni bi se
3: beni
2: bawo ni kini awon awon arun ba se ki lo sele ni se
1: to koja an soro pe obirin to ko letter si wa pe o fe mari lara tori awon okunrin to n ba fe fe okunrin to n ba fe fe o dugbo wa ready ati sise ile 50-50 iyen kini asoro n pe lose to koja ikeji ni eni to bere pe awon obirin to kawe gan ni to da duro ton de fe mari pe ki lo fa na
2: okay yen ni onigbebo
1: yen ni onigbebo
3: okay
1: ta so tan o da bi poro yen fe ba fe fe okunrin to n ba fe fe o dugbo wa ready ati sise ile 50-50 iyen kini asoro n pe lose to koja ikeji ni eni to bere pe awon obirin to kawe gan ni ton da duro ton de

0: tó jẹ́ pé wọ́n lẹ́wà, wọ́n kàwé gan, tó dẹ̀ wá, wọ́n dá dúró, wọ́n fẹ́ márì àbí wọ́n
1: ti ẹ̀ tiraka láti wá ọkọ rárá.
2: Nǹkan tó yẹ ká mọ̀ ni pé láyé òde òní àwọn kan wọ́n ní idea pé marriage kì í ṣe gbogbo èèyàn ló náà ló lè marry. A dẹ̀ ti máa ń rò bóyá gbogbo obìnrin náà ló gbúdọ̀ marry. A máa ń rò bóyá gbogbo ọkùnrin náà ló gbúdọ̀ marry. It's an expectation. Because ẹlòmíì wà tó yẹ pé bí ẹ ṣe sọ
1: wọn
2: ò tiẹ̀ kọ́ ọmọ, kò kàn ní inclination náà fún.
0: Kì í ṣe nǹkan tó ń gbé lárugẹ, ọ̀tán ròbó wà important,
1: tọ́kà sí,
0: kì í ṣe nǹkan tó ń kà sí rárá.
2: Ìyẹn wà ń bẹ̀. Then ó tún ti ayé òde òní náà tún ti fún àwọn obìnrin ní àǹfààní pé tó bá fẹ́ fẹ́ ọkọ kì í ṣe dandan mọ́. Ṣùgbọ́n láyé àtijọ́, tóbìnrin ò bá tí ì lọ́kọ, ó mì pé wọn ni àwọn èèyàn ní respect ẹ̀.
1: Wọn ní bu ikun. Wọ́n á tún máa wo pé kò lè ní ọmọ.
0: Ọkùnrin tó níyàwó, òun náà ò ní respect. Nígbà yẹn tó bá fẹ́ ṣe òṣèlú, o láti níyàwó àti family. Òun ló ṣe jẹ́ pé àwọn míì ṣe máa láti marry. Tó bá fẹ́ ṣe, torí wọ́n á ní pé tó bá lè ní
1: family,
0: tó bá lè tọ́jú ilé ẹ̀,
2: láti
0: fẹ́ tọ́jú àdúgbò àti ìlú àti gbogbo nǹkan bẹ́ẹ̀. So bó ń sìn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀, ayé tí ojú ti là ju gbogbo yẹn lọ.
1: Then ìmọ̀ ẹ̀rọ sáyẹ̀nsì náà ó ti jẹ́ kí àwọn nǹkan àwọn àǹfààní tí ò sí tẹ́lẹ̀ kó ti wà. Nísìnyí àwọn obìnrin púpọ̀ wọ́n máa ń kó ẹyin wọn pamọ́ fún ọjọ́ iwájú. Àwọn obìnrin náà tó jẹ́ pé ọmọ náà fẹ́, wọn ò fẹ́ ọkọ, wọ́n ní àǹfààní láti lè ní ọmọ láì pọdọ̀dọ̀ kan ní ọkọ.
0: Ó sì jẹ́ pé àwọn obìnrin ń kó ẹyin pamọ́, ṣùgbọ́n mo kà ń bì kan pé àwọn sperm donor àwọn èèyàn wa wọn ò pọ̀.
1: Àwọn ọkùnrin tó ń fi sperm lẹ̀
0: tán jẹ́ èèyàn dúdú, wọn ò pọ̀ rárá. Kí ló dé táwọn èèyàn dúdú ọ̀hún ṣe ń fi sperm lẹ̀? Ṣé torí wọ́n bẹ̀rù pé kán mo lọ fi ṣoògùn fún wọn ní àdìsí?
1: Ṣoògùn bíbá o.
2: A lè jẹ́ káwọn èèyàn kọ lẹ́tà sí wa kan.
1: Ó dàbí nǹkan tó yẹ kán ṣe ìwádìí lé lórí níná. Tó yẹ kán àwọn oní research kán ṣe ìwádìí lé lórí.
0: Ibi tí mo ti ń kà ni àwọn obìnrin tó jẹ́ pé kẹ́ ṣe sọ pé wọ́n fi ẹyin wọn pamọ́. So gbà tó wá di ìgbà tó wá fẹ́
1: ní
0: ọmọ náà, wọ́n á dẹ̀ máa wá sperm ọkùnrin dúdú.
1: Wọ́n ò ní rí.
0: So wọ́n ní kí ló dé? Ó yẹ káwọn ọkùnrin wa náà máa
2: ìyẹn nǹkan tẹ́ ẹ sọ yẹn ó lágbára, because ṣe mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn ni ó ní àǹfààní àti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Then lọ́dọ̀ wa náà ń gbà mí kì í ṣe culture wa pé kọkùnrin lọ máa donate sperm.
1: Bẹ́ẹ̀ni kò sí láṣà wa.
2: Kì í ṣe láṣà wa. Àwọn ọkùnrin dúdú wọn fìfẹ́ kan bá ìyàwó wọn sùn, you know that kind of a thing.
1: Ẹ̀kọ́ dẹ̀ tó máa ma bímọ kọ́ bímọ kọ́ mọ̀ pé àwọn làwọn lọ́mọ.
0: You have said so.
2: So èmi fi bí ilé pé ó wà lára nǹkan tí òfin jẹ́ kán ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
1: Tí òfin fọ́kúlà. Ẹ ṣe mọ̀ pé ìgbà tí mò ń dàgbà nígbàdàn, wọn ni kò fọ́kúlà.
2: Then mo tún wá rí pé àwọn ọkùnrin dúdú mi lè máa tètè mọ̀ wípé tán bá ń ṣe donation bẹ́yẹn wọ́n máa ń fún wọn lówó, because tán bá mọ̀
1: wọ́n á yà sí.
2: So it's about education, it's about the need for it. Àti pé culture wa ń gbà míì kò gbarú nǹkan bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni, mo tọ́ ni.
0: Ẹ má fi wálẹ̀ o.